0: níbi tó jókòó sí yẹn tó lè ṣeéṣe ná kéèyàn kan jókòó lẹ́ẹ̀kó sì tún dìde padà kó ṣe báyìí ó tún wá jókòó padà kí lọ fẹ́ kó ṣe fún ọmọ mọ́ over 5 million debt council wọ́n láwọn san gbogbo ẹ̀ wọ́n tún wá ra mọ́tò tuntun ẹgbà owó.
1: lọ́lẹ̀ sí ìlérò lọ́lọ́run.
0: ṣé mọ́tò yín rè ẹ wò ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn wọ́n tún ṣe gáràjì gan fún iwájú ìtàlẹ́dọ́gbọ̀n ṣeéṣe lọ́nà tẹ́ẹ̀lì.
1: lọ́nà sí ìlérò rárá nítorí nígbà tí wọ́n ń gbọ́ prógámù yìí láàárọ̀ láàárọ̀ ẹ̀ ń tọ́jú àbọ̀ mẹ́wọ̀n ní prógámù wo lọ ń gbọ́ bèmi ni mo mọ ohun tí mò ń rí nínú prógámù tí ń gbọ́ lójú.
0: ilẹ̀ ń tà gan.
1: mo ń ra mọ́ta èlùbọ́ mo sì ń ra kóró kájú.
0: èlùbọ́ àti àpò kóró kaṣú ṣe náà lẹ́bi ra mọ́tò.
1: ní tọ́lọ́run fi ṣe fún mi.
0: ná owó ẹ báyìí wàá la ọ̀fun sí àmì ni kí ṣe owó ẹ ó tu ọjẹ. mọ̀mọ́ yìí ẹ ra tirẹ́là.